0: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rẹ́gẹ́ àsọ́ṣegbè. Gbogbo báwọn current affairs bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò àmìlú títì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.
1: Gbangba la ṣáá ta torí ẹ̀ la ṣe dúró déédéé.

fún ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ ó yọ fún ìpẹ́ láti pegede fún ìdíje ti olympics ọdún 2026 wọ̀nyí àtàwọn ìròyìn mìíràn lẹ́ lórí ọ̀fẹ́ láti máa fetíko ní kánì glow 99.1 fm lórí ètò já wọn sí lórí eré ló ní yàjò yàjò bó ti ń gbóná fẹlifẹli ìbẹ́ òní ni o nítorí pé àkínrí fíẹ́lì yìí ṣe òṣùpá mo tún ti kò dé lónìí bíbá.

0: ajẹ kan ti so se kini ko ye kon gbo ba fe ni ko are se oro to so ye so o fe mu ju oje gba mi ni abi ti to gbe da mi ti wa ni football so wa ni be atawon be be abi kanu
1: oda e seun
0: so yen duro be ni ti fernandez ero kidi ni se si to ta fun man city ni ti won ti le ra offense fernandez ni pelu omo morocco yi emi o mo te ba wo match meji match lo ta ti le fi meji george emi o pe o ri team to fe contest pelu match ni season yi o yato si arsenal mi o ri o ni football ko ra kuro ri chelsea yi match ti pe
1: e seun sir
0: o so awon lo ni league ni
1: e seun sir Eja fellow mi la nfani ati fi ero won lede 0706677 1822 hello eti wole e ko jumo sir
2: Juma Gani la Takure ni o.
1: Mo n gbo yin sir.
2: Se ri oro ti e ba fe ma ti so. Se ri en te gbe wa le kan. O ti so toro e kan wo sabi bi to so. O ni o se se nta ti e ba fe ma ti so re ni. E ko je pe ti ta nkan soju. Se mo pe niba to a ri awon bi e be gba mi awon ori ti se awon ton le se ise yen. Wo po. Sugbon le se ki se bi o ba fe ti mo pe nta mi na. Awon le igbo Wani that time, he was speaking under the influence of alcohol. So then that thing came in, I blame him. So come on, blame my friend Matthew. Because then say they were left on the occasion to put down. So you know that you got a clue.
1: All right, Eshin Fun Eroti. I'd like to joke with Facebook. Taiwo Akinbi. Won anybody Rashford as Nicholas Jackson si Magbabol ni sai and Nicholas Jackson wa ni ko Aston Villa Rashford ti pada si ni ko Manchester United ko je bo si leun je la ko atibe hello e ti wole
3: hello
1: Hello. Hello. Ekaro.
3: Ekaro. Innocent look, but I grow.
1: Mm boy.
3: Only get put in the London, she's in the book, he said, now, for the matter of paper, he's going to get 40 for it in one more. You can say, I see opinion. Ní kọ́ǹtì yìí àti ṣùgbọ́n wọn òun lè rí yẹn ẹni tó mọ ẹni tí nípa púpọ̀ wọn ní kọ́ wá ti jẹ nsc chairman. Ẹni nǹkan tó bá tẹ wọn kọ́ ti ṣèbá àwọn olówà lórí àlefà. Nǹkan tó bá tẹ wọn kọ́ ti.
1: Ẹ ṣeun fún ìròyìn sá. Ẹ má bínú já títí ní látọ̀dọ̀.
4: Ẹ káàárọ̀ sọ.
1: Ẹ káàárọ̀ sọ. Ẹ káàárọ̀.
4: Ẹ sàjẹ́sọ ni ìwẹ̀ pé ètò.
1: Mo ń gbọ́ yín.
4: Ọ̀rọ̀ bago yẹn náà mo fẹ́ dá sí, ó yà mí lẹ́nu, wọ́n ṣe fẹ́ràn ọkùnrin tó ẹ wo nkan tó ń sọ nígbà tí ẹjọ kó máa wo títí pé rain yẹn wọ lọlọrun tí ẹ kó sórí lè dé nàìjíríà yàtọ sí gbogbo àwọn ènìyàn tọlọrun dákà gbáyé lórúkọ rere tán ẹ ṣe wà ẹgún bá kù díẹ borúkọ yẹn jẹ kí ló rò débẹ ọmọ rẹsì bẹsẹ international iṣẹ kò lè di sport department ni kì í ṣe èyí tó bẹ̀ sí tẹ̀lé entertainment kí bàbá ẹ tó dẹ̀ tó dára tírì ṣé ó ṣe iṣẹ́ agbọ́rú ẹ̀ àbí ṣe pé ó ń lò wọ́n fún bàbá ẹ ni bàbá máa pàṣẹ níbi ọmọ máa pàṣẹ ní sport.
1: Ah, old me for Bafemi or Equator. Eshun Fun Eroti 0706677 1822 Tabi 0805551110. Hello, Etiwale. Oja Tintini. Awomokun Maxwell Abiodoni ki she yitinubu takete. Si on toni shekwe lu gbigba ipo ninu ajo NFF. Olonta nilo ninu orobola lafesegba ni atuto tukbogbon. Nítorí pé ìgbésẹ̀ tí wọ́n gbé láti lè jọwọ́ àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni ó jẹ́ ìgbésẹ̀ tó dáa. Abákan náà ni Taiwo Akinbi náà fi ìró rẹ̀ léde lójú òpó Facebook yẹn Glow 99.1 FM Àkúrẹ́. Ó ní ó dàbí ẹni pé Ọbáfẹ́mi Martin sì ń rìn wá níjà kí lórílẹ̀ Nàìjíríà ni wípé kò sí nǹkan tí ṣe èyí Tinubu mọ̀ gẹ́gẹ́ bí èrò tiwọn nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó lé èèyàn tó mọ̀ ti fún tẹ̀dọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló yẹ kó jẹ́ ààrẹ. Àjọ ẹnẹfẹ ẹ ti wọlé o.
3: Hello, olóòtú.
1: Ẹ ṣeun, ẹ kú ojúmọ́ sá.
3: Ẹ káàárọ̀. Gbogbo ọ̀tá àwọn èèyàn sọ látàárọ̀.
1: Orúkọ yín. Ẹ ti dárúkọ yín.
3: Kí ẹ gbọ́ ọkọ tí mò ń sọ.
1: Mò ń gbọ́ yín, kí lorúkọ yín.
3: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Abiodun láti Ìjọ̀ka.
1: Mò ń gbọ́ yín, sá.
3: Hello.
1: Ẹ tẹ̀síwájú, mò ń gbọ́ yín.
3: Ọbáfẹ́mi Martin ti sọ pé kí ṣe kí wá ṣe present NFF. That is a decision. Yẹn nkan tó sọ ti tẹ nìyẹn. Ó ká kú lórí their freedom of speech wà náà. Wọ́n lóòótọ́
5: ṣe yìí tí n wúlé máa ń mọ̀ nípa football ní òwò àsọpọ̀tì ẹ̀ ṣùgbọ́n sọ́ká tó lóde ṣe èròǹgbà ọkàn ti tiẹ̀.
1: Kí ni èrò tí
5: yín? Number castigating him or by abusing
1: him. Kí ni èrò tí yín?
5: Kí ni èrò tí yín,
1: sir?
5: Possible.
1: That's not because we can use our money to work. What do you want?
5: What do you want? Kò tó bá ọba fẹmi olóhùn tó rí kó tó lè sọrọ kò ní ìpẹlẹ kan ṣe nìkan ààrẹ ẹsẹ ìpínlẹ afẹmọ ààrẹ ẹsẹ yóò fi ní ọtí ẹyìn tó bá wù báyìí bó ṣe sọ pé kọ wá gbé yín àṣìbí sports analyst ní náà lè ní nǹkan tó rí tó omi òrírí rí ìtàjì máa ń ṣe bẹ́ẹ̀ nàìjíríà tó bá wo oníkálukú láti náà kan ẹ̀ ló lè sọ kò sí lábẹ́ òfin tó lè sọ náà tó lè rí nǹkan tó rí àwọn kìí lè pọ ọmọ síbẹ̀ kó sọ pé kọ má ba sí ibi bàbá olóṣù wà lórí kóhùn tún ṣe náà ṣùgbọ́n èèyàn kan ló jẹ ṣáàmà tí bàbá ẹ wà mínísà ń sin tọ́jú ìṣesú àárín fúlànà níbi tó dẹ bàbá ẹ ṣe gómìnà ọdúnbẹjọ sókè là ń sọ yá.
1: O jẹ́ sinsin ni ẹ má bínú. Hello.
6: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fẹ́yìn náà. Ìpè tó kẹ́yìn lélẹ̀ yìí.
6: Ẹ ṣe ṣẹ́rin tó wà láyé Ayílabọ́lá ló sọ̀rọ̀.
1: Mo gbọ́ yín sà.
6: Ẹ̀ṣẹ̀ tó burú jù ni kéèyàn rora ẹ̀ pin. Torí taba ní pé ká sọ, Abáfẹ́ Martins òun gan-an ṣebí Finidi George ń bá wọn ṣètò bí football ṣe máa dá Nàìjíríà ṣe bó jẹ́ coach àwọn òlíṣẹ́ àwọn nǹkan kan. Òun dẹ̀ kẹ́ ńkẹ́dẹ̀ ló wẹ̀ sports enough láti become one of the executive níbẹ̀ yẹn. Eléyìí tó fi lọ kí òṣèlú bọ̀ pé tinubu tó recommend Tinubu kò ṣe sọ pé kò ṣe lọ́bì lọ́dọ̀ Tinubu pé kò recommend òun. Ẹni pé ó ti rora ìpín pátápátá. Ọ̀rọ̀ pọ̀ láti sọjà rẹ̀ pé tù.
1: Ẹ ṣeun sà, nítorí ìjọba àsìkò ẹ má bínú. Ní tẹ̀wájú láti máa tẹ́tí sí ohun tí ń wọlé sójú òpó wa mọ́. Ẹ jẹ́ kí a máa lọ báyìí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ohun tí a jọ darapọ̀ lórí ètò ajáwọn sí lórí eré fún tòní. Bákan náà ni Focus Aluminium Adeboy à ń retí ẹ̀ lórí ètò ajáwọn sí lórí eré gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn onígbọ̀wọ́ wa. Yusuf, ilé ti tó ń lọ. Títí ẹ̀mí ó báde lọ́la ẹ máa pàdé Olúkáyọ̀dé Ajayi Church K lórí ètò jáwọn sí lórí eré. Ó báde láago mẹ́wàá gérégé ètò Glow Focus yóò máa gorí àtẹ́gùn ní àtúpalẹ̀ ọ̀rọ̀ tó ń lọ léde Gẹ̀ẹ́sì. Adébọ̀wálé Ọláṣẹ́ni lorúkọ tí mò ń jẹ́ sports evangelist etí ò ní kàtúgbọ́ ẹ̀ṣẹ̀ wọn kò ojúmọ́.

ẹṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ìròyìn náà rèé lẹ́kùnrin rẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ nàìjíríà nlc ń ló ti kóró ojú sí àlékún léyìí tó ti ń deba iye owó epo bẹntiró tí ó sì ń júwe eléyìí bí ohun tó ṣe dabọ tí kò sì ṣe é gbàmúra tí ó tún wọn ń béèrè ìdí tí kò fi yẹ kí ìjọba àpapọ̀ kí ó ṣe kóríyá fún ìpèsè epo rọ̀bì sí ilé ìfọpo dangote èyí níbẹ̀nu àtijáde kan láti ọwọ́ adelé akọ̀wé àgbà fún àjọ nlc benson upa lánàá lẹ́ni tí ó ṣèkìlọ̀ pé ìgbésẹ̀ yìí ló lè mú ìfẹ́lójúdé bá jọ̀gọ̀dí ìṣòro ètò ọrọ̀ ajé lèyí tí ń kojú àwọn ọmọ nàìjíríà ní pàtàkì àwọn òṣìṣẹ́ àti àwọn ìdílé tí ń po kékeré wọlé pẹ̀lú bí wọ́n ti ń kérora nípa iye owó ìrìn àjò oúnjẹ àti àwọn nǹkan mìíràn ọ̀rọ̀ tí àjọ nsc sọ yìí ìní kò sẹ́yìn bí àlékún ti débá iye owó epo bẹntiró láti ọwọ́ ilé ìfọpo dangote léyìí tí ó ti mú ìpòrúru ọkàn wá láàrin àwọn awakọ̀ àti àwọn olókoòwò káàkiri àwọn òṣìṣẹ́ nígbọ̀nà ìrìn àjò ojú òfurufú nílẹ̀ kenya ìní wọ́n ti ṣẹ́wẹ́lẹ́ ìyanṣẹ́lódì wọn lánàá léyìí tí ó ti ṣáájú mú kí ìrìnà ojú òfurufú kí ó dúró gbari nílùú nairobi tí orílù orílẹ̀-èdè kenya ọ̀hún lẹ́yìn àdéhùn ti ń bẹ láàrin àwọn aláṣẹ ìrìnà ojú òfurufú lórí ìlànà tí wọ́n gbà láti lè mú kí ìṣọmọ tẹ̀síwájú ìròyìn jẹ́ kó dìímọ̀ pé ẹgbẹ̀ẹ̀gbẹ̀rún àwọn arìnrìn àjò iná ni wọn ò lè lọ sí ibi tí wọ́n lọ lẹ́yìn ìgbà tí wọ́n ti pagidínà ìrìn àjò ojú òfurufú lórílẹ̀-èdè ọ̀hún ní ọjọ́ àìkú àti ọjọ́ ajé pẹ̀lú báwọn òṣìṣẹ́ ti ń ṣe ìfẹ̀hónúhàn níbi tí wọ́n ti ń béèrè fún àdéhùn tuntun láàrin ìjọba àti àwọn léyìí tí wọ́n tún fi ń pé kí wọ́n fi òpin sí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń fara wọ́n jìn mínísítà fún ìrìnà ní orílẹ̀-èdè ọ̀hún david churchill ló jẹ́ kó dìímọ̀ pé ìjọba orílẹ̀-èdè ọ̀hún ló ti ṣèrànwọ́ láti ṣe ìfẹsẹ̀múlẹ̀ àdéhùn láàrin àwọn ẹni ọ̀rọ̀ kan lábẹ́ èyí tí àwọn àjọ lájọ yóò ti mọ̀ gba owó tí àjọ ti rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀-èdè ọ̀hún jẹ wọ́n iléeṣẹ́ kan léyìí tí rí sí ìrìnà ojú òfurufú jẹ́ kó dìímọ̀ pé òun ti ń ṣeṣẹ́ láti mú kí ohun gbogbo mọ tẹ̀síwájú ṣùgbọ́n ti ń ṣèkìlọ̀ pé ó ṣeéṣe kí àkùdé ọ̀hún kí ó tún ràn dé òní ṣáájú ìdìbò àpapọ̀ léyìí tó ní ìwòye láti dá ìjọba alágbádá padà sí ilẹ̀ guinea-bissau lópin ọdún tá a wà yìí àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè guinea-bissau ló ti múròyìn wá pé àwọn olùdìbò ni wọ́n ti buwọ́ lu bí wọ́n ti mọ ṣe àtúntò sí ìwé òfin orílẹ̀-èdè ọ̀hún léyìí tí yóò fún ààrẹ ilẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ agbára ìdìbò yìí náà ni ó wáyé ní ọjọ́ àìkú ní nǹkan bíi oṣù mẹ́wàá lẹ́yìn ìdìtẹ̀gbàjọba ológun nílẹ̀ guinea-bissau ọ̀hún àti bí ó ti kù bíi oṣù mélòó kan tí wọ́n ṣe ètò ìdìbò sí ipò ààrẹ eyún ní ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún tá a wà yìí ilẹ̀ guinea-bissau ìròyìn sọ pé ń bẹ lára àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ láwọn tí ń wọ́nà láti ṣe àtúntò sí ìwé òfin wọn léyìí tí yóò mú àlékún débá bí àwọn ààrẹ wọn yóò ti mọ lò lórí àlééfà àti bí yóò ti mọ pagidínà gbèǹdéke ọjọ́ orí àti èyí tí yóò mọ ṣe ìfẹ́ lójú ọwọ́jà agbára àwọn ẹni ayọ̀nsípò tó sì jẹ́ pé àwọn orílẹ̀-èdè bíi zimbabwe guinea togo uganda àti chad àwọn ti ń gbẹrúfẹ́ ìgbésẹ̀ yìí láti ọdún díẹ̀ sẹ́yìn ààrẹ orílẹ̀-èdè china xi jinping ń ló ti balẹ̀ sílẹ̀ egypt lánàá léyìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè ọ̀hún láti èlé ọdún mẹ́wàá pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè ti ń bẹ ní ẹkùn ìlà oòrùn àárín gbùngbùn ti ń wá ọ̀nà láti lè ṣe ìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò àti ètò ọrọ̀ ajé látàrí ogun tí ń jà nílẹ̀
nile Iran are ile Egypt Abdel Fattah al-Sisi nani oko wori ipe lawon omologun awon onijo ati awon odo ile Nigeria lawon ti won ju Asia ile China ti won si ki are ile China won Xi Jinping kabo nbo wako ofurufu tin be nilu Cairo lati ose kan seyin ile ise iroyin nile Egypt na ni o tin fun rere nipa alekun to tin deba ibadowopo ile Cairo ati ile Beijing nipa ti isamulo ologun ati ti eto oraje Asisi ohun na ni o wa kede ninu ate jade kan pe ile Egypt ati China ini won ti wadi oludokowo na won ti won jomo pamopo lori lori ipa ti won ko latari oro to jomo eto agbaye sibe lati orilede Egypt ile ise ti mo jito eto ilera nile Egypt ti je ko de mo pe ko de ni eyan 16 ti won ti dirorun nigbati eyan 28 si farapa ninu ijamba oko akero kan lekun ilaworun orilede ohun loni iroyin je ko de mo pe ko de ni awon oko gboku gba laisan bi ogun ti won ti ran lo si oriko ijamba na nibi ti won tin pese iranwo ti won si nko awon ti won farapa lo si ibi ti won ti gba itoju o tun je ko di mimo pe idi abajo ti isele yi fi sele na ni ko ti han si eni kankan sugbon to je pe awon kan tin debi injamba na ru wiwa oko lona ito ati bi awon oko ti nbaje awon alase wa filede pe ijamba oko na ni ti mo nwaye kakire ipinle Egypt pelu bi o tin sumo eyan 6000 ti won ti gbe mimi latari ijamba oko lodun 2025 pelu afikun pe eyan 18 ina ni won di erorun nigbati eyan 30 si farapa nigbati oko akero meji furi sora won lekun ila orun ariwa losu to koja Iroyin agbaye ile nteti si lati koni Glo 99.1 FM Meja Kwest State Akure baba padade nlamote waju ninu iroyin ohun e mo yi kuro an padabo Ashewe kabo pada si yara aroyin ni koni Glo 99.1 FM Meja Kwest State Akure Eli bawa dore lori awon ikoni ibanidore wa wonyi www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm akure instagram glow 91 fm loju opo youtube wa glow fm nigeria ele gba itakun opo glow fm lori ka ipate itakun si google play store tabi ke gbo wa lori ero radio garden nibi kibiti bawa lodi agbaye bakan na ele free show yara ikoroyin jo wa lori number yi 0704700191 tabi 0805333 5045 iroyin wa to so ni inte so waju olotu ijoba teleri nile Britain Kestama lo ti kede pe ohun o kuro nini ilegbimo asofin tori lede ohun ki ohun si gbajumo awon oro to bajumo ti ode agbaye olotu ijoba teleri ohun ina ni o ti saaju kowe fipo re sile latari bi o tin se ijoba leyin odun meji ti o si wa kede lana pe ohun ti saaju fito egbe oselu labor leti nipa ipinu ohun lati kuro ni ilegbimo asofin to ilede na leyin odun mokanla ninu eyi ti o ti dari egbe oselu ohun fun odun mefa iroyin je ko di mo pe Andy Bonham ina ni o ti wa gba ipo gege bi olotu ijoba losu keje leyin gba ti Stama ti kede ikowe fipo re sile lati ari ifungumoni lati odo awon akegbe re ninu egbe oselu labor orilede Germany lo ti fesun kan ile Russia pe ohun gan lo mo nipa akolu leyi ti waye losu to koja ni papako ofurupo Leipzig iroyin je ko di mo pe oko
ero ayaworan ina efe kan ina ni gbe ado loro koja ti won si ke fin re ngo ba ko ofurufu Leipzig leyi ti osuma ibu doko ile Ukraine eyun ni ojo kerin osu kejo odun ta wa yi sugbon ti o kuna lati bureke latari bi won ti ni on to le mu bureke ohun ti baje ewe awon tin to bi pin oro je ko di mo pe awon tun ke fin ero ayaworan keji leyi ti o foriso oko balu leyi tin ko ero ni eba pako ofurufu ohun ti won si tun pada ri eleketa ni eba pako ofurufu ohun leyin ojo mewa ewe are ile Russia Vladimir Putin lana on lo ti wa naka alebo si ile Germany pe nise na ni tin wa gbogbo ona lati mo debiro ile Moscow fun sise igbiyanju lati se akolu ni poko ofurufu Leipzig no ile ejo kan nile South Korea na ni iroyin so pe o ti ni ki won ju adari ile ise kan leyi ti ntoju awon to ku die ka to fun lagwara won toruko re nje Kim lo si ewon odun medogun lori esun pe o ba ti ntele awon eyan meta nile show un ti nbe nilu Icheon ni ekun iwo orun Seoul ile se olopa ina ni tin to bi pin oro yi leyin igba ti okan lara aweni ti Kim ti fowo ba to je obirin leyi ti won ni o ni ipe nija lagwara re ti fesun kan losu keji odun to koja eleyi lo ti wa mu ki ijoba orilejo won mo se abewo sawon ile se tirisi itoju awon eyan bi degbe jo hole meje 1507 ninu eye ti won ti ke fin pe esun meta le ni ogbon ina ni ojomo esun yi ewe ilu gangwa na ni o tu wa pese pe ki won gbe ile ise na ti pa nigbati awon alase ti wa gba iwe leyi ti ile ise na fin sise koniju bayi lo lori iroyin agbaye tosun oni lati koni glo 99.1 fm japo state akure sugbon kan to ma lo koko amenu bare lekan si sajun lati muroyin wa fun yin pe ajo nlc nlo ti koroju si alekun leyi to tin de ba owo epo bentiro ile nigeria ti o sin juwe re bi eyi to se dabo ti ko si se gbamora atumuroyin wa fun yin bakan na pe ile ise eleto idibo nile Guinea-Bissau nlo ti je ko di mo pe awon oludibo ni won ti buwo lu atunto si iwe ofin orilede ohun leyi ti yo tun bo fun are le ohun ni opolopo agbara lakotan lati muroyin wa fun yin pe orilede Germany nlo ti nuka alebo si ile Russia pe ongan loma nipa akolu leyi ti waye losu to koja niko wako ofurufu Leipzig koniju bayi lo lori iroyin agbaye tosun oni lati koni glo 99.1 fm japo state akure oluwa remi lekun idowo loruko temi eseun te ba wa gbo o e kaason e ma ya se

0: ṣàwọn ẹfẹ ètò kan pàtàkì ibi tí a ti máa sọ nípa bí a ṣe lè lọ sí òkè òkun ní ìrọ̀rùn láì sí ìbẹ̀rù tàbí jìbìtì iléeṣẹ́ Evershine Films and Travel Media Limited ló ṣe agbátẹrù rẹ̀ ètò yà máa wáyé ní gbogbo ọjọ́ Àlàmísì ní déédé aago 8 àbọ̀ sí aago 9 alẹ́ ní ìkànnì rédíò Glow 99.1 FM Àkúrẹ́ Àgbáòye Àwùjọ Sunday Àgbáyé Jágilégbò ní àtúnkọ ètò yìí abala méjì ni máa bá wá jọ bàbá màmá boy boy gẹ́gẹ́ ẹ jẹ́ kí a jọ gbádùn ètò yìí o ẹ wo ó máa láàlú gan ni sà a jọ máa gbọ́ ni power by Evershine Films and Travel Nigeria Limited.
1: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
2: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
1: Pẹ̀lú olólùfẹ́ ní MC Chachike.
2: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
3: A ó tún fi àwọn orin ìfẹ́
2: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
4: Ojo ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò fò yá.
5: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
1: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chọ́chì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chọ́chìkè.
2: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
6: Ìfẹ́ làkọjá òfin o.
2: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: ilẹ̀ tó amúlùdún agbọ́fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o ẹ jẹ́ àjọ máa gbọ́.
1: Ìrírí lágbà owó ojú rí ojú ò bá rí o ẹnu ò ní lè sọ.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ àgbálẹ́tu.
3: Glow 99.1 FM Ilé-iṣẹ́ rédíò tó ń gbó táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń là wọ́n tẹ̀lé. Níbi ká ṣètò tó mọ́gbọ́n wá, ìròyìn tó jálé jáko lórí Glo FM lẹ́ ti gbọ́.
4: Ìkéde àti ìpolówó ọjà tó lẹ mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glo FM ó ṣàrà ọ̀tọ̀.
3: Glo 99.1 FM tó ń bẹ ní jàpọ̀ Àkúrẹ́. Gbogbo aráyé ló ń gbọ́ tẹ̀gàn ló kù.
5: We are not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station, your voice,

0: ekan udan ekan mo la ise dikira won e won o de ja o nkan be ni udan e yo ka lade atose ajo wa ketebu dem pe ti patapata okan o kete wa yin eh a de asira wa kan okan ma un da asira wa yin da ma e bara wa juje ta no da ma e bara wa juja igboro da ma e gbera wa no da ma e takora be ni da mura wa na yo kan yo soso wo de ya do so ba ti mo soso ni do so ba ti ya o soro da ṣùgbọ́n tó bá ti ṣe yọkan pẹ́ú ìdáyín ẹ̀ẹ́ ọdẹ àdámúra wa náà kan ọkàn kété wa rí.
1: adé ní ìfẹ́ ẹ̀ẹ́dẹ́wà ọ̀dẹ́ ìlúwàró tí mi dẹ́sẹ̀wà ọ̀dẹ́ ó dámọ̀ ju ẹ̀ẹ́dẹ́wà ọ̀dẹ́ ìlúwàró tí mi dẹ́sẹ̀wà ọ̀dẹ́.
0: mo kí bàmí ọba kábíyèsí ọba gilbert ogunlọ́wọ́ the awọ sóyè of atoshin kingdom bẹ́ẹ̀ mo dẹ̀ kí bàmí ayọ̀ akínádéjú di kábíyèsí bàmí ọdọbalẹ mogayin bẹẹ ni ọdọbalẹ kórí adéyin miwọ ẹwọn jẹgbó ẹwọn jẹtọ ìyẹn bàmí ayọ akínádéjú di aládé okùn ọfà aládé kingdom bàmí mi gbàtẹ yìí mi àwọn

lẹyìn tó ní afẹdúká lọ bí ṣe ti lọ abala mẹta ètò yìí hún bẹẹ a ti fẹ bẹrẹ ètò náà ní ọkọ ti ọlọrun ti baba tọ ma tẹmí mímọ ìyóò jẹ fèlè ṣe sìn wa lórí ètò yìí náà sọsẹ abala kẹnẹwọn ti kíra wa tólé tólé yín ìyẹ pé mo kí wọn tólé gangan ó kéjì òun ti jẹbùn yín ó kẹta pẹ̀yẹ ti bá wa dásùn yẹbẹ lọ ní ìgboro yín

ọ̀nà kọ́kọ́ yóò kọ́kọ́ mú káàdì ránṣẹ́ sí mi lónìí yìí mẹ́lẹ̀ ṣe jùṣẹ́ Mr. Akin Aregbesola Ìkìso UK yóò mú UK ṣe bùgbé aláṣẹ àtolúdarí iléeṣẹ́ White House Hotel tẹ́lẹ̀ náà kì àró ìdíkà báńkì ẹ̀gbọ̀n dáadáa ọ̀nàrẹ́bù níyì Akínlẹ́mi ló jẹ́ fi ó fẹ́ ṣe àwọn lọ fún tó gbàpọ̀ ti House of Rep ní ìdẹ̀rẹ̀ àti fẹ́dọ̀ rẹ́ Honorable Niyi, Miwe Ake Oshie, Otumba UK. Mi nagba ele du ma e, yu wo na wasi yolo ado jebe ko e, torifike e, odoti nya e, odede di kon wati e, nagba long gegegegege, yon agbe e tobi e. Kíkẹta wọn yóò jẹ́ fi sọpọ́ọ̀tì ọ̀túnba UK pátápátá fi ẹ̀wọ̀n ṣeré fi dáadé ìjọ fi àjẹjọwọ kan fi ẹgbẹ́rùn dórí fi dáadáa kọ́wọ́ ti ọ̀túnba yìí bí ṣe gba ẹkẹ́ dé tó kọ́wọ́ ti lé ní igba láàmù dédí kọ́wọ́ tó giri fi dáadáa gbé tóbi ẹ̀ fi bẹ́ẹ̀ ni fi ọ̀túnba náà yóò san lọ́kàn kò wá àwa ọ̀dọ́ àti òlú fi dáadáa bọ̀ fi ọ̀dọ́ òun mọ ọ̀sẹ̀ ọ̀dọ́ ìtọ̀ ní ipa yín fi àdàbọ̀ dáadáa sọwọ́pọ̀ pẹ̀lú ọ̀túnba UK yẹn ọ̀nàrẹ́bù níyì Akínlẹ́mi ti ẹgbẹ́ PDP ló lè tóbi ẹ̀. Kanáà ìdí máa dúpẹ́ lọ́wọ́ Mr. Balasius yẹn Mr. Wale Adekolu rẹ̀ jọ ìdí dúpẹ́ lọ́wọ́ kẹ́dípọ̀ Bùnmi Mr. Bùnmi DJ Boombam ìdí dúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣáàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹlẹ̀ dákọ̀ wọn ìdí dúpẹ́ lọ́wọ́ kẹtìwọn pátápátá ìdí dúpẹ́ lọ́wọ́ wíṣì òróró ìdí dúpẹ́ lọ́wọ́ kẹtìwọn pátápátá ò jẹ́ fi báwọn ṣàpẹ̀ kọ́ọ̀sì ọ̀túnba UK ìyẹn wọn ṣeré o.

Emi gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Santander Solar Concept, mo dúpẹ́ lọ́wọ́ kété customer pátápátá, yóò jẹ́ fi gbéṣẹ́ kò mí, mi ẹ̀wọ̀n ṣeré o, mi bẹ́yẹn wẹ́n tí mẹ́wọ̀n yẹn gbéṣẹ́ kò mí yìí, mi lágbá lọ, mi ọwọ́ wọn mi mà ní kàsàlẹ̀ àpò, mi ìbáṣepọ̀ wa pẹ̀ mi ní bàjẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi iṣẹ́ pátápátá níléeṣẹ́ mi Santander Solar Concept, ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kó rẹ̀ mí, tẹ́ ẹ̀ jẹ́ kébi ó pa mí, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ibi tẹ́ ti mówó tẹ́ fi ń fún wa níṣẹ́ àpò yín ò ní gbẹ o, lágbára Ọlọ́run Elédùmarè, gbogbo ànáwọ́sí náà àmà yọrí sí rere ẹ ṣe gan lórí fún àdúrà yín àti sọwọ́pọ̀ yín pẹ̀lú iléeṣẹ́ Santander Solar Company tí èmi wúra èdè tí mo ṣe olùdarí ẹ̀.

ìyàtọ̀ láàrin olórí ẹbí àtẹlẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni olórí ẹbí àtẹlẹ́gẹ́ bí ìyàtọ̀ mọ̀ láàrin wọn jọlọ́njọ́ ló ṣe wá ní eléré bí ọ̀nùmọ́ èdè ẹ̀kọ́ méjèèjì pọ̀pẹ́ aṣọ olórí ẹbí aṣọ eléré bí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀pẹ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́túnyà lè ṣe àdarí bàbá bẹ́ẹ̀ ni kárí bàbá ọ̀nà àṣewá ọ̀nà àṣewá fi ń ìyá bá ti ṣe àdógbọ́ dọ́lọ́mọ̀ṣewá bẹ́ẹ̀.

0: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọré bí àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlútìtì tó kárí ayé lélẹ́yìí sá. Oya máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.
1: Wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ìdí rèé tí ìjọ CAC Manana Fly ohun olúwa fi ń pe gbogbo ènìyàn tó ń la onírúurú ìpèníjà kọjá láti wá bá Jésù pàdé nínú ìjọ wa CAC Manana Fly ohun olúwa tí ó wà ní Jẹ̀gẹ̀lẹ́ Igoba Alongado Road Àkúrẹ́ níbi tí a ti ń fọhùn olúwa fún ènìyàn láláì lábùlà fún ẹ̀yìn tẹ fẹ́ bá Jésù pàdé kí ó lè fọhùn rẹ̀ sáyé yín àkókò ìtòsín wa ni òyí o gbogbo ọjọ́ ajé Monday láago méjì àárọ̀ sí méjìlá ọ̀sán ládùúrà orí òkè orí mi kọ̀yà ní oṣù kùtì àkúrẹ́ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ẹ̀kọ́ bíbélì ní gbọ̀ngàn ilé ìjọsìn wa ní aago márùn àbọ̀ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ Thursday ní ẹ̀sìn àwọn obìnrin tí ń wojú olúwa fún ọmọ bíbí 9 AM to 12 PM gbogbo ọjọ́ ẹtì ní ìṣòro aago méjìlá òru sí mẹ́ta àfẹ̀mọ́júmọ́ ẹ̀sìn ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ bíbélì láago méjọ àárọ̀ nígbà tí gidi gangan ẹ̀sìn bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí mọ́kànlá àbọ̀ ẹ má pàdánù èyíkéyìí àwọn wákàtí ẹ̀sìn wa wọ̀nyí o fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 08103119066 prọfẹ̀tì Bámiṣayé JP general overseer lóní ohun olúwa yóò fọ̀ fún ìdìde rẹ. Wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ìdí rèé tí ìjọ CAC Manana Fly ohun olúwa fi ń pe gbogbo ènìyàn tó ń la onírúurú ìpèníjà kọjá láti wá bá Jésù pàdé nínú ìjọ wa CAC Manana Fly ohun olúwa tí ó wà ní Jẹ̀gẹ̀lẹ́ Igoba Alongado Road Àkúrẹ́ níbi tí a ti ń fọhùn olúwa fún ènìyàn láláì lábùlà fún ẹ̀yìn tẹ fẹ́ bá Jésù pàdé kí ó lè fọhùn rẹ̀ sáyé yín àkókò ìtòsín wa ni òyí o gbogbo ọjọ́ ajé Monday láago méjì àárọ̀ sí méjìlá ọ̀sán ládùúrà orí òkè orí mi kọ̀yà wà ní oṣù kùtì àkúrẹ́ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní ẹ̀kọ́ bíbélì ní gbọ̀ngàn ilé ìjọsìn wa ní aago márùn àbọ̀ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ Thursday ní ẹ̀sìn àwọn obìnrin tí ń wojú olúwa fún ọmọ bíbí 9 AM to 12 PM gbogbo ọjọ́ ẹtì ní ìṣòro aago méjìlá òru sí mẹ́ta àfẹ̀mọ́júmọ́ ẹ̀sìn ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ bíbélì láago méjì àárọ̀ nígbà tí gidi gangan ẹ̀sìn bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí mọ́kànlá àbọ̀ ẹ má pàdánù èyíkéyìí àwọn wákàtí ẹ̀sìn wa wọ̀nyí o fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 08103119066 prọfẹ̀tì Bámiṣayé JP general overseer lóní ohun olúwa yóò fọ̀ fún ìdìde rẹ.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus.
3: Hallelujah.
2: Baba ní orúkọ Jésù.
3: Amen.
2: Ọlọ́run alágbára gbé ọ̀gá ìṣe gbọ́pẹ́ wa.
3: Amen.
2: Ọba àwọn bẹ ṣe gbà yín wa.
3: Amen.
2: Olórúkọ ńlá ìṣe gbọ́pẹ́ wa.
3: Amen.
2: Àdúpẹ́ fún orí ọ̀fẹ́ yín. Àánú lójoojúmọ́ ní gbogbo ìgbà. Èti ẹ fi ràn lórí wa gba ọpẹ wa fún oṣù ayọ èti ó jẹ kó ṣojú ẹmí wa ṣe gbọ ọpẹ wa bàbá gba yín wa
3: à ń
2: tẹ̀síwájú máa bá wa lọ Jésù olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù.
2: Praise the Lord. Ẹ̀yin ọmọ ìgbàláyé kí
3: alleluia.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní ọba tó jẹ́ ká rí oṣù kẹsàn-án ní ayọ̀ àti àlàáfíà àti inú dídùn àṣọ pé bàbá ò ṣe fún orí ọ̀fẹ́ tẹ yọ̀ǹda fún wa láṣálẹ̀ bàbá gbọ́pẹ́ wa o.
3: Àmì Jésù.
2: Àtúndúpẹ́ fún ìkọ̀ ìránṣẹ́ rẹ ọmọ yín èyí tó ràn wá wá bí lórúkọ Jésù oríṣi yín ò ní gbẹ.
3: Àmì Jésù.
2: Oríṣi yín ò ní gbẹ.
3: Àmì.
2: Àánú ò ní dáwọ́ dúró lórí.
3: Àmì Jésù.
2: Ìrànlọ́wọ́ Ọlọ́run á gbé yín dìde.
3: Àmì Jésù.
2: Amen.
3: Amen.
2: Ǹjẹ́ kí gbogbo àwọn ajínrere tájọ wá bí yìí náà ẹ̀mí mímọ́ yóò túbọ̀ máa fún wa lókun.
3: Àmì Jésù.
2: Eréje náà a ó jọ sá débi.
3: Àmì Jésù. Amen.
2: Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ pé ọkàn tuntun ló mú wa wá síbí tọ́píìkì wa tó gbé wa wá sílé iṣẹ́ rédíò ni ọkàn tuntun ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ náà tó ń yí padà tó ń di tuntun tó ní àlàáfíà tó ní ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ nìyẹn kí ló lè fa ohun tí ò ní jẹ́ kí ọkàn yẹn ó tuntun ẹ̀ṣẹ̀ ìwà ìgbọràn ìwà tí ò tọ́ ò ló lè mú kí ọkàn tuntun máa ṣiṣẹ́ nínú ayé èèyàn tí ènìyàn bá ti hùwà tí ò tọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí hùwà tí ò tọ́ kò ní ẹ̀mí tuntun ò sí nínú ayé ẹ̀ old character àwọn ẹ̀mí ọjọ́ tó ti pẹ́ ìwà ẹ̀ la máa wù so à ń fẹ́ kí àwọn ènìyàn kó yí padà kí èrò ọkàn wọn kó yí padà so that gbogbo le ma lo ni irowo ro se adara fun wa
3: amen
2: e ko ti asale so pe oluwa oluwa ma gbesan ese oluwa ma gbesan ese iwa ika olorun ma gbesan lara eyan bi olorun awon eyan se ma foju wo olorun wi pe ki olorun ma npe se olorun ma npe ko to down si yan o ma npe ko to down si yan ko te kin tete down si yan awon mi so pe awon le duro de olorun fun idajo ati fun idalebi won gbegbe se ti won fun ara won sugbon mo fe ki e mo wi pe olorun oni yonu oni suru eni to kun fun iyonu lopo lopo en to ma n kawo leran ta ma wo e pe ah ah omo mi emi ni mo ma da e emi mo ma ni e emi mo ma ni gbogbo ipele ati ipele to wa emi mo alagbara lori emi e a ma wa wo pe e ba mi kilo fun iru awon oro ta so yi lo so fun won kon yi pada kuro ni iwa won tori pe emi ni mo si da e mo de si ni fe pelu gbogbo buburu to nse yen idi ni ti o ma fi ranse ikilo lojojumo pe ka se kini o ka yi pada ololuwa ma gbesan ese o ma gbesan ese iwa ika eniyan olorun ma san fun yan o olorun ma san iwa ika fun yan ti eniyan ba se rere a san fun yan to ba se buburu a san fun yan so atunse iwa lori ori ile alaye ta wa yi ko to di pe olojo ba de ko sa atunse mo but asiko ta wa yi a se le satunse laarin ara wa awa ati olorun tori pe ise owo olorun la wa je loruko jesu esu oni tawadanu
3: ami jesu
2: mo ni ese oni tawadanu
3: ame
2: ejo e ma je ka ma wora wa bi pe ko se ntori wa gbogbo en to da wa ko si nkan to pa mo ni waju e en to ni wa to mo wa to lo mi ara teje wa ohun ko won pa mo loju e ohun kilo o ranse lojojumo awa ni ka ma gbo ka de ma yi pada loruko jesu ayaro wa lorun
3: ami jesu
2: be ni oluwa ma gbesan ese ese to ba se kasiyan esan bo to ba se buburu somo ni keji esan bo to ba so pe ikai lo mo se awon mi mo so pe won like ati ran yan lowo sugbon ika no ma fi help yan iru awon nkan yen inu olorun odu si ma fi karan ran lowo mo to ba le ran yan lowo fi le si bo se ba ma tun dakun isoro e ilaye ta n gbe loni niyan o de ran wa pe ka ma kede oro yi ni gbogbo igba ka awon eniyan le yi pada mo gbadura emi ati eyin a ni jebe aye ta wa gbe
3: ami jesu
2: e ba mi wonu iwe first tesaronica 4:4
3: ki olukuluku yin le mo bi ohun iba ti ma ko ohun elo re ni ijanu ni iwa mimo ati ni ola ki se ni sise ifekufe gege bi awon keferi ti ko mo olorun ki enikeni ma se re koja ki o ma si se arakunrin re ninu nkan na nitori oluwa ni olugbesan ninu gbogbo nkan woyi gege bi awa ti kilo fun yin tele ti a si jeri pelu nitori oluwa ko pe wa fun iwa eri sugbon ni iwa mimo nitori na enikeni ti o ba ko eniyan bi ko se olorun eni ti o fun yin ni emi mimo re pelu
2: amen
3: amen
2: praise the lord
3: hallelujah
2: won ba wa soro nibi wi pe ka mo oju olorun wa lara arakunrin arabirin beni oluwa oni nitori olorun ma gbesan ninu gbogbo nkan ta ba se oju e wa lara awon eniyan fun esan o ma olorun ferun wa ju awa ara wa gangan lo olorun ferun e ju ara e lo o feran mi ju ara mi lo ti olorun ba wa ni ife si wa to a de nse buburu ta fi oju pa mo ta ni ko ri wa inu olorun odu si e mo ohun to nreti ni wipe ka yi pada kuro ninu buburu wa ka yi pada kuro ninu ika to wa ninu wa ka yi pada ka ronu piwada kuro ninu iwa buburu to wa lowo wa iyipada yi o lo le fun wa ni idunu ati alafia loruko jesu olorun a ran wa lowo o
3: amen
2: e ba mi wo second tesaronica 1:6-7
3: bi o ti je pe ohun ododo ni fun olorun lati fi
4: ìpọ́jú gbẹ̀sọ́ lára àwọn tí ó ń pọ́n yín lójú.
2: Amen.
4: Àmì.
2: Ṣé ń gbọ́? Ọlọ́run wá rí pé òun òtítọ́ ni láti fi pọ́njú gbẹ̀sọ́. Ó ní ó ti pé ta ti pọ́n ẹ lójú. Ó ti pé ta ti ń yọ ẹlẹ́nu. Ó ti pé ta ti ń ní ẹ lára. Ó ti pé ta ti ń tì ẹ pé kò ṣubú. Ọlọ́run wá kọjú ìjà. Ó wá yí ojú ẹ padà pé torí pé ó ń pọ́n ni ẹni lójú tí ò ṣẹ́ tí ò rẹ́ òun ti yí ojú padà òun fẹ́ pọ́n ìwọ náà lójú. Ẹ máa wo àwọn tó máa ń ṣe iṣẹ́ búburú àwọn tó máa ń yọ ìdà tó máa fi ń géèyàn wọn kì í fẹ́ kí wọ́n fi ìdà kọjá níwájú wọn. Ó lóhun òdodo ni kí ọlọ́run kó máa wò pé ìwọ bí ó ṣe ń pọ́n ènìyàn lójú èmi ti rí ẹ èmi náà fẹ́ san fún ẹ. Ilé ayé tá a wá gbé yìí ó dùn gan tó bá jẹ́ pé ènìyàn ò níkà nínú ènìyàn wá gbégbé ayé ara ẹ pásọ́nà kò kàn wá gbégbé ayé ẹ fún ara ẹ ò wáyé fún yàn. Nígbà tí ènìyàn bá wáyé fún yàn why ká fi ń yọra wa lẹ́nu ò wáyé fún yàn but ọlọ́run dá wa fún ara wa láti gbé ara wa dìde kí la fi ara wa ń ṣe lénìí. Ó dá wa fún ara wa kó a gbé ara wa dìde àwa ń gbé ara wa a gbé ara wa dìde àwa ń já ara wa bọ́lẹ̀ à ń já ara wa kulẹ̀ a tún fi ogun kún ogun inú ayé ẹnìyẹn tó jẹ́ pé inú ọlọ́run ò dùn sí irú àwọn ìwà yẹn. Ẹ jẹ́ ká kíyèsára lórúkọ Jésù mo gbàdúrà ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
4: Àmì Jésù àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá nínú ọwọ́ iná pẹ̀lú àwọn angẹ́lì alágbára rẹ̀.
2: Àwọn tí wọ́n pọ́n lójú ọlọ́run sọ pé òun á fún yín ní ìsinmi. Nínú ìpọ́njú tó wà nínú ìnira tó wà ọlọ́run sọ fún wa wípé wà á ní àlàáfíà nínú ìpọ́njú tó wà.
4: Amen.
2: Lórúkọ Jésù sátani ò ní ṣẹ́gun lórí
4: wa. Àmì Jésù.
2: Gbogbo àwọn tó wà nínú ìdè ìpọ́njú ọlọ́run rán ọ̀rọ̀ ẹ̀ sí yín láṣálẹ̀ yìí wípé ọlọ́run yóò fún yín ní ìsinmi.
4: Àmì Jésù.
2: Á fún yín ní àlàáfíà.
4: Àmì.
2: Nínú ìpọ́njú tá a jù ọ́ sí ọwọ́ ọlọ́run yóò ran àlàáfíà.
4: Àmì Jésù.
2: Ẹ jẹ́ ká kíyèsára nítorí pé ayé tá à ń gbé yìí kì í ṣe tiwa ni o. Gbogbo nǹkan tá à ń là kọjá ló làkọsílẹ̀. Gbogbo nǹkan tá à ń là kọjá àkọsílẹ̀ ń bẹ fún gbogbo ènìyàn. Ìbáṣe ọkùnrin, ìbáṣe obìnrin, ìbáṣe onídàájọ́, ìbáṣe adájọ́ ni ẹnikẹ́ni tó wù kó lè jẹ́ àkọsílẹ̀ ń bẹ fún gbogbo ènìyàn. Mo gbàdúrà lórúkọ Jésù ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
4: Àmì.
2: Jẹ́ ká wọnú ìwé onídàájọ́ yẹn orí ìkíní ẹsẹ̀ karùn-ún. Ká wo ọba kan ń bẹ̀ ara tó dá.
4: Wọ́n sì rí Adoni Bẹ́sẹ́kì ní Bẹ́sẹ́kì. Wọ́n sì bàjà. Wọ́n sì pa àwọn ará Kenani àti àwọn Perisi. Ṣùgbọ́n Adoni Bẹ́sẹ́kì sá wọ́n sì lépa rẹ̀. Wọ́n sì mú wọ́n sì gé àtàpàkò ọwọ́ rẹ̀ àti ti ẹsẹ̀ rẹ̀. Adoni Bẹ́sẹ́kì sì wípé àádọ́rin ọba ni èmi gé ní àtàpàkò ọwọ́ wọn àti ti ẹsẹ̀ wọn tí wọ́n sá oúnjẹ wọn lábẹ́ tábìlì mi gẹ́gẹ́ bí èmi ti ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run sì san fún mi wọ́n sì mú un wá sí Jerusalem ó sì kú síbẹ̀.
2: Amen.
4: Àmì.
2: Ṣé ẹ ti rí ẹni tó ti pẹ́ tó ti ń ṣèkà? Ìwọ jẹ́ ọ̀gá fún yàn. Ìwọ jẹ́ ọ̀gá fún yàn. Ó wá kó àwọn ọmọọṣẹ́ sọ́dọ̀. Ìwọ jọba lórí ẹ̀ lórí àwọn èèyàn. Àwọn tó tún jọba lórí wọn o ò fi wọ́n lẹ̀ kán máa jẹ kán máa ṣa ìrún oúnjẹ jẹ lábẹ́ ẹ̀ o tún sì ń ni wọ́n lára. Ẹ wo bí láìfi ṣe wà ayé táwọn ènìyàn wá gbé ó lóun pa àádọ́rin ọba tó ti yọ lẹ́nu láyé àwọn tó ti pọ́n lójú ó pọ́n wọn lójú ó yọ àwọn àádọ́rin ọba tó wà lábẹ́ ẹ̀ tó ń jẹun ní ìrúnrú oúnjẹ tó jábọ́ sí lábẹ́ tábìlì ẹ̀ that is pé àwọn tó ti jù lọ o jù wọ́n lọ nínú ògo o jù wọ́n lọ nínú ohun gbogbo kí ló ń yọ wọ́n lẹ́nu fún bí láyé náà ṣe wà lónìí nìyẹn. Ṣùgbọ́n wọ́n máa ń pa òwe kan wọ́n sọ pé ọjọ́ gbogbo ni tolè ọjọ́ kan ni tolóhùn. Nígbà tí olóhùn fẹ́ dìde ọlọ́run wá dìde sí pé ìwọ ó wá gbé oníṣẹ́ dìde. Ó ní ọba yìí ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ búburú ó ṣiṣẹ́ ìkà tó ń dojú àwọn ènìyàn bolẹ̀ lónìí ẹ lépa ẹ̀ ó yan àwọn tó máa jù lọ tó máa ní lára ó yan wọ́n tì í. Látọwọ́ ọlọ́run wá ẹ dìde ẹ ṣe ìdájọ́ fún ẹ dá lẹ́bi. Ṣùgbọ́n ní kété ó tètè wá rántí wípé ogun tó jà ń yìn wọ́n lé wọ́n dẹ̀ báhùn won wa gi atapako owo e mejeji ati tese e mejeji o wa ni ah olorun esan olorun esan a fi gba to ye pe ohun to ohun ti se seyin esan e wa de baun bayin ka wa ni pe ko wa ku ni ko wa ronu piwada abi ko wa ran ti gbogbo se buru to ti se ko ma bi olorun igba yen lo le rorun wo sugbon nitori pe o wa ku 10 minutes o ni nkan to nse lolorun san fun ko toro dariji o to fi ku o ku sinu ese be na ni awon eyan loni olorun fe ka ku sinu ese wa idi ni to fi ranse si wa itumo iwa ikata nwu o la nso yi eni to to e aten to ju e lo aten to je pe ohun to si nse laye o si sa be ni pe eyan se manage life e ni o fi le pelu life to nse o fi le pelu manage e o tun daku isoro e o to n fi le ni wipe iwo iwa laye o bi mi ninu mo fe pa e ran ti wipe okun emi eniyan to ba towo enikan ja iru omo iran di iran omo iru eniyan won ri laye wasa gbogbo awon ohun rere omo to tinu ore eniyan jade ko ri laye wa idalebi emi ko lo fe dajo mo kon fi bi han wa ni wipe bi o si se fun yan olorun san fun pada o fun ara e lo fe nu ara e ran ti oba ifa adoni beseki fun ara e lo ranti o lo ohun ti ja tapako adorin oba ohun ge towo ohun ge tese mo gbadura ota oni so eda labo ara
4: ami jesus
2: abara ni to wa ni abo ara lowo lowo pelu bi mo si soro yi ti ota ti so di akurete ton ti so gbogbo ago ara e di ara kiku ton ti so gbogbo alafia ton so di ogumo lowo loruko jesus agbara olorun alaye agbeyin dide
4: amen
2: ori bi o se se siyan olorun san fun pada o wa wo pe eh ohun odide oba ah iku ya je si o de ku o ku sinu ese e je ka ma yi pada ka ma ranti tori ife ti olorun ni fun wa o lo tori ran awon ayan fe lojojumo pe e lo so fun awon eyan mi o fe ki eni keni ko wonu iji ese e lo kede se ti awon ayan fe mi kon yi pada re lo dun olorun lo dun mo olorun ninu yi pada mi lo dun mo olorun ninu ti eniyan ba wa laye ti o yi pada o waye asan ti eniyan ba wa laye to yan ikalayo aye asan lo wa ko ri laye gbe ti eniyan ba wa gbe le aye to je pe ika ilara to fi n ba tomo ni keji je lo wa ninu e aye to wa aye ofo ni sugbon olorun fe ka aye eyan ko wonu ofo idi ni to fi ranse lojojumo pe yi pada lo kede fun won pe e yi pada kuro ninu ese yin emi o si gba yin la Isaiah 5:20-23
4: egbe ni fun awon ti n pe ibi ni rere ati rere ni ibi ti fi okuku se imole ati imole se okuku ti fi ikoro pe adun ati adun pe ikoro
2: amen ki no so nbi wow
4: egbe
2: ni fun wo unto them awon to fi okukun se kini o
4: se imole
2: ton fi se imole won wa ninu okukun won pe okukun ni imole won wa ninu ibi won so pe rere la won se egbe ni bibeli so o le egbe ni fun won awon to n pe bi ni rere awon to n pe rere ni ibi ti won fi okukun se imole ati imole se okukun ti won fi ikoro pe adun ati adun pe ikoro awon to yi gbogbo ojo igbe aye eniyan to yi pada won mu igbe aye eniyan won yi pada si ikoro won mu igbe aye eniyan won yi pada si inira bibe so pe egbe ni fun rawon eniyan be itumo egbe ni wipe idajo ina nbo lori eniyan eni to mu igbe aye alaye to dalu eni to reti wipe ika afto n ba pa e afto n ba mu e afto n ba sari e jalajala mi waye fun yan eni ti mi o waye fun ko ni nipa lori mi
4: ami jesu
2: iwo to le soro kuro lenu e
4: eni ti mi o waye fun ko ni nipa lori mi
2: oni nipa lori mi en to ba pinu ara e to fi esi bibi yi adun mi pada olorun a yi bi le won lori
4: ami jesu
2: e je ka ma lanu ko ma soro jade bibe lo so be pe egbe ni fun won eni to fe so ibanuje sinu ayo e o le gbe ni fun iru awon eniyan be
4: amen
2: eni to fe so adalu adalu ibi to fe da papo mo ayo to ti ni bibe so pe egbe ni fun eniyan be
4: amen
2: e je ka yi pada ila aye yi ti e ko o temi ko awon aye agbe ati odun to ti gbo oro olorun o ti ye ko yi pada o ti ye ko ko ko ese sile o ti ye ko ja o kuro ninu ibi ehn 20
4: egbe ni fun awon ti won gbon ni oju ara won
2: awon to gbon to fokukunbora awon to gbon loju ara won ti won gbo ito ni olorun ti iwaso olorun oro olorun ti o si ninu aye won bibeli tun fi won we pe egbe lelekeji ehn
4: ti won si mo oye ni oju ara won egbe ni fun awon ti o ni ipa lati mu oti wine ati awon okunrin alagbara lati se adalu oti lile
2: e meta ni beli fi won re pe egbe ni fun won egbe ni fun won gbogbo awon to logbon loju ara won ti won fe ke oro lohun yi won pada ton ba so pe won surrender le ni wa tun se mi lola tori pe o to yan layo ni pe ibi won o ni alafia won o ni ayo tori wi pe o tun won yan layo ton wa laye wa fun se be eniyan ma yi pada eniyan le ronu po ada iwa o le ronu po ada ise o le sunkun fun ronu po ada o le jewo ise ni waju ohun ati olorun o le sunkun o le kunle lori ekun e po oluwa gbogbo ise ti mo ti se laye sugbon iyan je pe o fe ko ise sile mo jewo jesu risi ni oluwa ati olugbala mi oluwa emi ti kin dese emi lara emi ka gba lowo mi awon mi ti de ale aye won ra ika je won ra emi ibi won ra je ki se bolorun se da won niyan tori pe owu kikoro nbe ninu won awon ti ba ti ni owu kikoro owu to koro gan won ni alafia tori pe won wa laye won kin rere aye je won ni rere aye je won tun ni rere orun je mi ni waye asan temi
4: mi o ni waye asan temi
2: mo gbadura en to le yi pada ni asale yi olorun yo tu e sile kuro ninu
4: ami jesu
2: kuro ni ipele ti emi inu re faye re si
4: ami jesu
2: eje ka kiyesara eje ka kiyesara ta ba wonu Psalm 94 verse 1 yen o so pe o ni olorun esan e meta lo fi won bu olorun esan
4: oluwa olorun esan olorun esan fi ara re han
2: ti ara re han oni idajo aye fi ara re han gbogbo awon to ngberaga gbogbo awon to nwa buburu gbogbo awon to fara pamo sise ibi olorun esan dide lori won olorun

0: agree. Ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọmọ òun lọ́wọ́ gbogbo rogbo àdìkú tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fì. Bẹ́ẹ̀ ṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóró tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìnlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe ọ́nà náà tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life.
1: Àṣẹ irú èmi lè jọba kábíyà ò sí Elédùmarè aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo. A gbé ọ̀gá yìnyàn lógo fún orí ọ̀fẹ́ àti àánú èyí tẹ̀yìn Ọlọ́run fi fún wa ní ojoojúmọ́. A dúpẹ́ nítorí pé ẹ̀yìn nílé ni ẹ̀yìn nílànà ẹ̀yìn ni títí ayérayé ẹ̀ ní pẹ̀kun ọba mi tó lè sọ olówó di tálíkà tó tún lè sọ ẹni tí ò ní tó lè sọ di ọlọ́rọ̀. A yìnyàn nítorí pé ìwọ ni ìwọ náà ni ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní gbogbo àkókò ní ìṣẹ́jú sí ìṣẹ́jú ìwọ ni ò yí pò padà. A dúpẹ́ a gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti wá sí ìkànnì yìí ní ti èné. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé I disagree mi ò fara mọ́. Ó ní ètò tí ọpọ́ súnkàn láti ìjọ Right Hand of God Miracle Ministry aka ní orúkọ Jésù ní èyí tí ó wà ní Last Bus Stop Jẹ̀gẹ̀lẹ́ tí Ọlọ́run ti ọwọ́ ikọ̀ àti ríjú rẹ̀ Prophet Afreshitu Awuse Jésù gbé kalẹ̀. Bàbá ti wà ní ìkànnì yìí ṣùgbọ́n kí ó tó di wípé a ó máa bá ètò lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ó ní àǹfààní

fẹ́ díbẹ̀ yẹn wò ìwọ náà tra àyẹ̀wò lọ́jọ́ sunday ọlọ́run tó ń ṣiṣẹ́ ìwòsàn tí ò kúrò lórí ìtẹ́ ó máa ṣiṣẹ́ ìwòsàn nínú ayé ẹ ní ọjọ́ sunday gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run nínú ìpàdé àdúrà tó lọ́wọ́ gbé kalẹ̀ ní sunday yìí ni yóò ní agbára púpọ̀ tí olúwa ti fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún gbogbo ènìyàn òun náà ni mo pè ní ìtúsílẹ̀ lọ́wọ́ òkùnkùn ìtúsílẹ̀ lọ́wọ́ òkùnkùn má gbàgbé àkòrí tí mo pè fún ọ pé ọ̀fọ̀ òkùnkùn tó ń bẹ lára mi jáde ní orúkọ Jésù àkòrí orúkọ ọmọjọ sunday ni mo pè ní ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ òkùnkùn ó máa ní agbára bí ọ̀fọ̀ bá bẹ èèyàn ó máa ń fa àmúbọ́ ọ̀fọ̀ àmúbọ́ wà gbogbo nǹkan máa bọ́ ọkọ̀ máa bọ́ aya máa bọ́ iṣẹ́ gidi máa bọ́ torí pé àìmọye contract tó ń bọ́ lọ́wọ́ ẹ ọ̀fọ̀ ló bà ọ́ njẹ́ mo pé ọ̀fọ̀ àìrọ́mọ bí a máa bá ènìyàn ìwọ tó yẹ kó ti fi ní ṣoyún kó ti fẹ̀yìn gbọ́mọ kan oṣooṣù ló máa ń rí ìbànújẹ́ wípé ha kí ni òdúró bọ́ mi dáadáa ọ̀fọ̀ ti bà ọ́ ni olúwa ràn mí ṣọ ọ̀fọ̀ àìlákojọ́ a máa bàyàn ọ̀fọ̀ àìlọ́kọ tàbí àìláya a máa bàyàn ọ̀fọ̀ àìkórira a máa bàyàn torí pé ìkórira wà lára ẹ ọkọ ẹ kórira ẹ àwọn ènìyàn tó yẹ kó ràn ẹ lọ́wọ́ wọ́n máa promise ẹ wọ́n máa fẹ́lì tó máa tẹ̀lé ṣiṣẹ́ lóore lọ́jọ́ kan wọn ò ní padà ṣiṣẹ́ lóore mọ́ nítorí pé ẹ̀mí ìkórira ọ̀fọ̀ àìkórira ó ti ń bẹ lára rẹ mo ń padà bọ̀

okay kabo in your studio kote to gba ife ni asale lori kondi glow 99.1 FM akale si number 1 FM like street ti japo state ni lo akure fa won to gba fun gba koko kila won ti an se lori eto yi abala koko nbe le ti a pe ni asiri koko abala yi lati fa won yan lanfani lati so iro okan won boya olohun to nse won ni ti won doju ko to sin fe ka mo nigeria ko la won loye tabo lohun kokan ti won ti se tell your kun si je ki o gbadun o si fe soro jade ton fe ka won yan fi kogbon o si le ni se pelu oro nipa afira ni abi afira ni o si le ni se pelu personal issue abi committee o ti ni se pelu oro ifirara gan ṣùgbọ́n ń ṣẹlẹ̀ sí yín ẹ̀ ń wò pẹ́ fẹ́ sọ̀rọ̀ jáde bóyá káwọn yan balẹ̀ kọ́gbọ́n ni tàbí bóyá káwọn yan balẹ̀ láyín lọ́yẹ̀ èyí tàbí pẹ̀lú àṣírí kọ̀ọ̀kan ni pé káàkì ń gbà kí àwọn èèyàn kí ó dárúkọ ara wọn ẹ̀ à ń fi àṣírí yẹn ń bò wọn ìdí nù tí a fi pè ní àṣírí kọ̀ọ̀kan. Abala àkọ́ náà tó ti ṣe gbógi ńbẹ tó jẹ́ pé àwọn tó máa wá ìfẹ́ tòótọ́ kì í ṣe àwọn tó jẹ́ pé bí iṣẹ́ ni wọ́n ń wá o àbí èèyàn tó jẹ́ pé èèyàn tó máa gbé bùkátà ẹ̀kọ́ lọ́rùn ló ń wá àfẹ́rù yẹn èèyàn tó jẹ́ pé lóòótọ́ obìnrin ní ọkùnrin ní ẹ́ wá ìfẹ́ tòótọ́ abrabẹ̀ láti máa ń pe aago ìléwọ́ tiwa tó jẹ́ pé tábá parí ètò ẹ bá fẹ́ parí ètò á ní káwọn èèyàn kọ́ pò wá tàbí kan wásaàpù wa pápá jùlọ máa ń prefer káwọn èèyàn wásaàpù mi sí ìgbà tá a bá lè bèrè àwọn information pa wọn láti gba àwòrán wọn náà àwọn tó wà responsible wà ń lẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ gan ló ń wáyà tó wà responsible ṣe bá bi léèrè pé kó dì fún àyẹ̀wò kí ni definition response ẹlòmíín nígbàgbọ́ pé pàápàá jùlọ àwọn obìnrin ọkùnrin tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ń bá pè àbí tó lè gbọ́ gbogbo bùkátà yẹ pé bóun tiẹ̀ fẹ́ ra ẹni táwọn obìnrin ń lò tó fi ń ṣe nǹkan oṣù ni pé òun fẹ́ ra yẹn àbí ó ti fẹ́ ra matches lásán àbí bíi gas light tó lè ra fún lọ́jọ́ ẹ obìnrin míì èèyàn tó wà responsible nìyẹn ọ̀rọ̀ responsibility sì jù yẹn lọ. Ìdí ni mo máa ń wò pé obìnrin gan tọ́wá tẹ̀ máa máàchì obìnrin náà mọ́yàn òwúrọ̀ gbúdọ̀ jiyàn tó níṣẹ́ lọ́wọ́ kì í sẹ́yàn tí ò níṣẹ́ tí ò níṣẹ́ tí ò lábọ̀ iṣẹ́ kò wá nǹkan tá máa fi ṣe náà àbíkò tẹ̀wá kò máa pọwọ́ dà ta ló ń wá kíní tá sì jẹ́ pé èèyàn tá fẹ́ gbé bùkátà lé lọ́rùn lọ́rùn la máa wá. Orúkọ tèmi olúkọ òde ajá yìí church hill church hill ni àwọn tèmi ń pè mí àwo ti stobokè tó bá jùdí kéèyàn jà ẹ kálẹ̀ lẹ́ẹ̀kan sí àṣálẹ̀ abala ti àṣírí kọ̀ọ̀kan ẹ jẹ́ ń gbé aago ìléwọ́ tó wọlé agbára lè jẹ́ máa láǹfààní láti pèsè láti sọ àṣírí kọ̀ọ̀kan mú fáwọn aráyé tábàdé ti ráwọn èèyàn àwọn kan náà ti ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ táwọn ti bá a sọ ká máa láǹfààní láti gbé síta ìjẹ́ fún yín láti dá sí ní alẹ́ yìí fún àṣírí kọ̀ọ̀kan ni o fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ fún gbàkúgbà tó tẹnu mọ́ dáadáa báyìí ní abala ti àṣírí kọ̀ọ̀kan aago ìléwọ́ tó wọlé agbára náà ni 08055511120 0706677182 ní aago ìléwọ́ tó wọlé ìyẹn sí abala ti àṣírí kọ̀ọ̀kan ní àṣálẹ̀ kí ló ń tiẹ̀ fẹ́ sọ àbúrò kọ̀ọ̀kan tẹ́ gbọ́ kó ṣẹlẹ̀ ó lè yẹ bó léèyàn kan iná tó clothe tẹ́ bí ó lè jẹ́ ọmọ yín gan ó lè jẹ́ ìbátan yín àbí ọ̀rẹ́ yín tí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí ẹ̀sìn fẹ́ fi kọ́gbọ́n ẹ̀ fẹ́ káwọn èèyàn kí wọ́n fi kọ́gbọ́n ẹ̀ wá wò pé ó yá ẹ̀jẹ̀ ká ẹ fẹ́ gbé wá ìyẹn sórí afẹ́fẹ́ ẹ free láti ṣe bẹ́ẹ̀ 08055511110 ń bọ̀ náà.

0: ekale le ko si fa to ba se ndara po mo wa ba pa pa je nse bayi iyen ni abala ti shiri koko iyen lapa be boya ri eyan to ife pe wole ta ba ri kikiti bo si eto wa lowo ti mi nbi le to ti ba mi so laarin ose abala shiri koko ni mo pe o egbo mi daada o abala shiri koko bo yo lohun ti o ngbi eyin lokan ti e fe so ni abo lohun ti e won pe en fe ka mo Nigeria ko gba eyan ji o le je pe yin lo sele si abi ko je pe ibatan yin o le je bi yin kan o se pe ara adugbo yin kan lo ti sele e wa wo pe e je e fe mo ro yi wa ka awon Nigeria kan ba da si ki bo ka ba le fi kogbon abo lohun ti e se ti e ri okan je ke gbadun esin wo pe fe soro jade okan yin ba le se be okan yin to wuwo ko ba le fuye abala yen la ma bayi ta ba ti wa gba awon yen sile ton ta ba ti je ka awon yen pe na I ta fi pe la shiri koko ni pe akin gba kawon ko daruko ara won ta ba ti wa shi to ta wa tesi waju lati pe awon Nigeria na sa kiese wi pe o ya e wa asiko to eyan olopolo eyin omo ye o ya e wa ba da si ago ilewo to wole agbara fun awon to gba fun gba koko na ni 080-5551-1110 tabi 070-CC-771-822 070-CC-771-822 labala fun awon ton wa oko abi waya wo ni eyan tin ba se to ma pe agole wo temi te ma lanfani eyan lati ba mi soro ati pe ejo awon ta ba ti jo soro ki pe ke ma fun mi prayer na o ye ba mi so lede ye ti wo pe bi ale yen ko to di jo keta si jo kerin jo karun ki ti ba yin wa ko wa ya ti mo pe mi ko ni mo manufacture e ti so ru kan te n wa fun mi o de si ma ba profile awon to n be lowo mi lakoko un e bi yan ti o wa single mother ba to se pe bi single mother lo n be nle se mi sale fagidi ti single mother won abi yan ti o wa single father to se pe bi single father lo n be nle abi yan to se pe bi age to be nle age range to do ti yin se won pe a ma ni suru fun wa ni ije lapa be gangan ni e je n gbe agbele wole elo e kale o
1: e kale aba
0: e seun asiri kokon ni o kinu te fe se lati kokon
1: asiri kokon ni e
0: okay
1: asiri kokon ni abi
0: o gba ife ni sugbon abala asiri kokon la wa kinu te fe so
1: okay okay o gba okay ke mo le so kon fe so
0: se asiri kokon ni nkan te fe so
1: asiri kokon ni
0: okay
1: Ẹjọ
0: bóyá kẹ padà gbọ́ kíní kẹ pò wá padà ẹjọ àwọn kan ti bá mi sọ̀rọ̀ gan tó wà nílẹ̀ tá àti ẹ̀ tí láǹfà láti pè mọ́ máa ń fáwọn tó máa ń gbọ́ fúngbà ẹ̀ tó máa ń pè tó máa ń pè wẹ́ láti ní opportunity ni àwọn èèyàn ti sọ̀rọ̀ nílẹ̀ tó ti wà nílẹ̀ tó yẹ ká pè tó yẹ ká sọ voice nu gbogbo ẹ̀gàn bẹ́ẹ̀ nílẹ̀ àtàmì ìtẹ́ pé a lè má lè fẹ́ lo voice wọn àbí mi náà tẹ́ pé wọ́n ti ṣàlàyé fún wa ẹ jẹ́ ń ṣàlàyé fún lẹ́ẹ̀kan sí abala àkọ́kọ́ lórí ètò eléyìí tí a pè ní àṣírí kọ̀ọ̀kan tẹ́ ẹ bá pè wọlé ìdí tá a fi pè ní àṣírí kọ̀ọ̀kan ni pé ọgbà ìfẹ́ ni orúkọ ètò yìí ṣùgbọ́n abala àkọ́kọ́ ni àṣírí kọ̀ọ̀kan ni pé a kì ń gbà káwọn èèyàn kò dárúkọ ara wọn bóyá lóhun kọ̀ọ̀kan tí wọ́n ti ń dojúkọ wọn ó tẹ̀lé máa ní ṣe pẹ̀lú relationship ó lè máa ní ṣe pẹ̀lú ó lè jẹ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé èèyàn àbí kọ̀ọ̀kan ni a máa ń fún yín láǹfààní láti pè wọlé láti sọ̀rọ̀ láti yìí sódà àwọn Nàìjíríà gbà yín yànjú tàbó ní kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lágbègbè yín ó lè jẹ́ sí ẹbí kó jẹ́ bí ara yín gan tẹ́wọ̀ pé kẹfẹ́ sọ̀rọ̀ náà káwọn Nàìjíríà kan bá lè fi kọ́gbọ́n àbó ní kọ̀ọ̀kan tẹ́ ṣe tó jẹ́ pẹ̀rí ọkàn jẹ́ kẹ gbádùn ẹ̀sìn wò pé ẹ fẹ́ sọ̀rọ̀ jáde ọkàn yín ba lè fún yẹ ìdí tá a fi pẹ̀lú àṣírí kọ̀ọ̀kan gan-an nìyẹn tí ẹ bá ti wá ṣèyàn tán ẹ ṣe ṣohun ọ̀gbẹ́ni emperor àwọn náà dára ó dara pọ̀ mọ́ wa ìyẹn lórí tiktok ní àṣálẹ̀ ago ìlúwọ́ tó wọlé agbára náà ni 08055511110 tàbí 070-CC-771-822 òun lago ìlúwọ́ tó wọlé agbára ẹ̀lú ẹ̀ka lọ́wọ́.
1: ẹ̀ka lọ́wọ́ bá àṣírí kọ̀ọ̀kan ni.
0: ok
1: mo fẹ́ sọ.
0: mo wà pẹ̀lú yín.
1: hello. hello
0: kìtà
1: ọ̀rẹ́ mi kan ni ó ti fẹ́ wọn náà mọ bíbí òkè ń jà rùn ó ti ní ọ̀yàn tó fẹ́ ó ti ní ọkọ̀ tẹ̀yìn wá.
0: Mo wà pẹ̀lú yín ẹ mi ni máa kó sí yín lẹ́nu máa fún yín lára máa fún yín kẹ fara fara balẹ̀ kẹ gbọ́ ọ̀rọ̀ yín.
1: Ó kì ó ti bímọ ọkàn tẹ̀yìn wá ìyá ọkọ tí ó ti ó láì kóbi yẹn wá jọ fẹ́ra wọn èyí ọjọ́ kan lọmọdé yẹn ó fẹ́ tọ́jú ọmọdé yẹn ọmọdé yẹn wá ṣẹ̀ tẹ̀ ń wá sọ pé wọ́n wà ní ọmọdé yẹn ọmọdé yẹn wá sọ pé don't beat me you are not my father lẹ́yìn ìgbà tó wá tó séjì kan ìyá wa sọ pé ah báwo ṣe ń lọmọdé yẹn ṣe ṣe pé kìí ti wọn ló bí yín tó fi mọ̀ báyìí ó wá ní kíkiri kóhun ti ń dé kóhun ti tẹ̀síwájú àbí kóhun ti rẹ̀.
0: Okay, ṣé wọ́n ti bímọ fúnra?
1: Wọ́n ti bímọ fúnra.
0: Okay, say oh okay. Once one fair one, but yeah, auntie yet be more tele conto fair one.
1: Exactly.
0: Oh my washi ashimashi, I won't know they were trying to correct one.
1: Oh my father. Okay.
0: Okay, I want a young boy. Sure. Money back up where bone tea, yet tea, and daddy and so. Oh, I penny could not yet be similar to Jovier, Isha. Oh, by the way, I think call Lumino Quiba, or Moshi Mashi, and Corti, I won't correct almost as Japan on once in Toju. One is she about she contests what you have been about when you're a little. Hello, oh, Yerry.

ọ̀rọ̀ ilé gidi o àwọn ti jọ fẹ́ra àwọn rí. Ṣùgbọ́n wọ́n ti pẹ́ ayé gbà wọ́n ó di pé ọ̀rọ̀ oyún ṣàwọ̀ ẹ̀ ń gbà

0: kale sa.
1: Awuti so buka awuti bi bas.
0: E se me kale.
1: Ibi ni akasafa lu pela taide ko se. To so pe pelu.
2: Mo wa pelu yin sa.
1: Ala kokon e to so pe boya o nfe obirin ti to mo ti wa gbon tele. Tun ba pa omo re wi a tun mo pari pe kilo to bi bi won kilo to bi ni won abi nkan. Ọkùnrin gan ko mo nkan to kan lo ro ro gbisi aye re. Ba ko lo to wa ko lo bi nkan se bo ni ba wi ni. Omo woju oni to ju ba so pin ayo won te wo loju ni. Yo pe ya ya omo re pe pe te o je kemi ate fera nitori ko ba po omo re wi la so lo a mo so ko boya ti bi mo bi ti omo re ki mo no omo re na. Ke se nkan to boju mo o fe fera won sinu le ni. Ti won ba ti pe iyawo re. Yan ba jo to la ni ara won. Ti yawo yin ro ba gbo to ko le ko finet fun ko ko ke re lo ko mo lo ko so ko o fe mo. Itori ko fe be mo bo won wi la so won so pe lo to bi ti omo mi ke se nkan to bo yo. Iye lo be seri elekeje e. Àwọn méjèèjì wọn bí mo múra àwọn ẹ̀kọ́ láti wọnú ẹran ẹran ti wọnú egún sí báyìí. Ó sì nǹkan tẹ́ fẹ́ ṣe sí wọ́n mọ̀ nímọ̀ọ́nà ti tèmi o. Wọ́n á ṣàṣì síra wọn ni. Tẹ́lí tó bá ní wọ́n dà ìfọ́ tó wọ́n ja méjèèjì wọ́n ṣe pé sí ara wọn. Àwọn méjèèjì wọn máa para wọn dànù ni. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe bí bọ́ọ̀sì wọn ti nífẹ̀ẹ́ ara wọn. Epo ti wọnú ẹlẹ̀lẹ̀ ọ̀lẹ̀lẹ̀ ti wọnú epo. Wọ́n fi wọ́n sílẹ̀ kó mọ bá ìgbésí ayé wọn lọ. Wọ́n jẹ́ kó mọ ṣàṣì síra wọn lọ. Wọ́n jẹ́ fún fẹ́ra wọn. Ìmọ̀ràn tẹ́mi lè gbà nìyẹn. Tí wọ́n bá ní ẹfẹ́ dà fọ́ sí wọn ti pápá ó ṣeéṣe ọmọkùnrin yẹn kó gbé nǹkan jẹ àbí kó ọmọbìnrin yẹn kó gbé nǹkan jẹ wọ́n jẹ́ kó fẹ́ra wọn náà ni o owó ti wọnú ẹkún egbò ti wọnú ẹlẹ̀lẹ̀ ọ̀lẹ́lẹ̀ ti wọnú ẹ̀kọ́ tó ti ké ọ̀dọ̀ àrùn ìjìnlẹ̀ kàfà ló pè láta ẹ̀dẹ́ gbèsè àájì sáyé o.
0: Àmì ò ṣeun sà ẹ̀lọ́ ẹ̀ kalẹ́ o.
3: Èyí tí ó ní òun gbọ́mọ wí ìyàwó òun sọ̀rọ̀ yẹn. Torí kò lè bá tọ́jú ọmọ yẹn lóbìnrin yẹn ṣiṣẹ́ ti ṣe kó bẹ́yà ó nífẹ̀ẹ́ ìdúndínú tó bẹ̀. Nígbà tó bá tìgbà kó gbọ́mọ yẹn wí. Kó fi yé pé ṣé kó ń fi ilẹ̀ kájọ máa wò níran bá ti wẹ kó ṣe tọ̀. Báwọn kó ṣe fẹ́fẹ́ ẹtí ò bá gbà àtúwàtọ́ báyìí dáadáa. Tó wáyé lẹ́ẹ̀kejì tó gbọ́mọ lọ lórúkọ mọ̀ṣẹ̀ wá lórí àwọn ilé ẹ̀yìn kò lè wálé wọn wá ń dáàgì lọ́wọ́ ó rọrùn ìṣẹ̀lẹ̀ tó rújú. Alákòóso pé kó bèrè lọ́wọ́ obìnrin yẹn pé ṣé ọkùnrin tó gbé fún tó sọ fún pé òun gbọ́mọ wá àbó kẹsẹ̀ lábẹ́ pé òun ló lóyún tó òun lọ bí síbòmí. Téèyí tó jẹ́ bàbá fún ní pẹ́sẹ́ntìlì tọ́bọ̀ yẹn mọ̀ tí bàbá yẹn bá ti mọ̀ yẹn sínú. A lè ṣàlàyé fọmọ pé lóòótọ́ kì í ṣe ni mo bí ẹ o ọkọ ọmọ ẹ wá dọkọ lọ́dọ̀ mi ṣùgbọ́n mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ tèmi náà ni ìyẹn ló lè ṣàlàyé tó lè wọ ọmọ yẹn létí. Ọmọ ẹ bá ti wá insist lérí pé òun ò gbà ó dà jẹ́ ká lọ sí test ká wo ẹ̀jẹ̀ wọn náà ti mọ o ti mà sùọ tó bá parọ́ fún ẹ tó bá parọ́ fún ó lè mọ̀ bó fún ẹ lọ sí test láyé ara ẹ pẹ̀lú bàbá yẹn èmi àti wọ́n dà lọ sí tẹ̀sì náà pẹ̀lú ẹ̀ náà wà wá fojú ara ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ wà lè di ti òdodo mú ibi ibi díẹ̀ múlẹ̀ ọ̀gá pàánù sí ti ẹ̀ múlẹ̀ pẹ̀lú ọmọ ìyá méjì wọn ò gbúdọ̀ fẹ́ra wọn mẹ́nà lọmọ bàbá méjì bákan náà so ohun dídè tó ti ṣẹlẹ̀ wọ́n lẹ̀ ti ọlọ́run lẹ̀ ti kéegun lé orí ògbódò ìgbùdò àbúrò ìyàwó ìyàn ìṣẹ́gínà kàtàbà sọ yẹn kọ̀ọ̀bìyàn ṣàwádà ni kò bójú mu kàtàbà sò tọrọ torí irú kan bẹ́ẹ̀ máa fa ẹ̀gún wọnú ilé ọjọ́ iwájú fún àwọn tó ń bọ̀. Ọkùnrin àkọ́kọ́ ọkùnrin sọ́fíìsì stepfather yẹn òun ló lè ṣe kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn fọ́mọ yẹn tó lè wọmọ yẹn létí.
0: Ẹ ṣeun sọ.
3: Àyà ẹ̀ tí ò bá ń dá lójú kò ní kọjá kan lọ sí pẹ́
0: Ẹja tó fẹ́ lómi láǹfààní ìyẹn lápá abẹ́.
4: We gonna have unlimited fun with your best friend on radio. Turn up your radio, everybody.
0: Hello, ẹ kalẹ́ o. Ee, ó rà pé ìyẹn ok, ẹ jẹun gbọ́dọ̀. Hello, ẹ kalẹ́ o.
5: Ẹ kalẹ́ o, Jazike.
0: Ẹ kalẹ́ sà.
5: Agbọ́n ni kú mọ yín ló sà.
0: Àmì ò wà tẹ̀yìn náà.
5: Ẹ jẹ́ ká ìkọ́ bí ìlọ́wọ́ bí ìyẹn pé. Ó sọ fún mánì tó fẹ̀ yẹ pé ọmọ yẹn ṣé ó sọ fún mánì yẹn kí mánì yẹn lè bá wọn sọ fún bàbá yẹn pé òun kọ́ lòun bí ọmọ kó sọ fún ọmọ yẹn ya yen ti so fun ti baba yen to fe
0: mo wa pelu yin mo ngbo yin mi ma ku si yin lenu
5: mo ni baba yen gogon ton so le ko baba yen to to gbo wa yen to re pe baba yen ko lo lo mo mo lo baba yen lo le to ran le fi
0: okay
5: Konike ya yen so fun baba yen
0: emi obiri de be sa oro ton gbe wa ni mo obiri mi obiri pe se ya yen so fun bo inshallah ifi mi we inshallah ifi yen
5: okay to ba je pe be o ye ki ya yen a lo so fun baba yen ni pe ko ba so fun mo yen
0: okay
5: ti o ko lo bi ye pe ohun ko gbe wa sodo e ni because omo ti ko le mo nkan to lo ngba to je kiri yen to ba a di ju e ti baba yen so le ko ko gbo mo lo ko lo ti e ni
0: okay e sure
5: Odaba.
0: Okay, Osho. Osho. Fun to match endara ko mo fun gba kokko. Iyen ni asale. Agent so unti o sele. Mo ya kin pa asala yi ni. Okay, agent gbe call ile na. Hello, e kale o. Eh. Okay. Agent salaye. O unti o sele. Eni kon pe wa. Won la won ni yawo ti ta won sajo wa, ton jo wa nle. Eni ti bi mo tele ri. Awon si fe mo mo yen sase ma se laipo yi awon si ba wi fun mo awon so pe kon ma ko ma na mo yeah no to ma da si yeah to ba nkan je si e lo so pe ah e ma na mo so pe kin se omo ti e lo fin na bi se be olo lohun si ntoju omo won iwa epo nko lohun ra so le se gbe to ntoju omo to ro nje to se gbe ura pe okan ni yen ti wan si wo pe to ba n ba lo bayi je kon ni pada doju rojo waju won o pe se kon tesi waju lati feru obirin be abi kon ra yowo bi ton bade won ani pe nkan jo ale nkan mi pada do ma sele ton ba ti wa dagba ton ere keji ni baba to je pe won ti bi mo tele re o ti pe tori pe ngba yan mo na si kere won pade eniyan lo sise bi kon pade eniyan eniyan na ki se omo ilu yen na no je o bi mo fura won don gba yan won lowo lati to mo eni na sa gbo mo lo won wa kaka kere wa gbogbo everything bo se pa gogo ko si ko ton je bi telephone awon ori arabirin awon ṣugbọn laipe yi o ri pe ya omo awon omo awon obirin mu oko wa le
2: even if I dey for calm
0: lo ba ri pe won ko ebi wa ba ri pe oju obirin familiar yen to je bi ya oko yen na o pe oju na familiar gbe je ija mora ri je wa si lu bye ngba kan ri ni be ni se ni lagbaja wani ah emi ni bawo le se mo mi wani ah mo lagbaja mo ni wani ah eyin ni
6: saka gbe wa ko lo
0: o wewe mi ori e omo to bi film jo en ko wani omo e na lele
6: your friend on radio
0: embe nkan ba daru lo di pe introduction ta baba se o wa doju won ba so fun mo pe baba lele eni ro o ori won so fun omo ri oni gbagbo pe eyan oko ti iya ohun fe lowo lowo to je pe won jo telu wa oruko oko ohun gan baba ohun gan lo nje enu gan lo toto fi dagba wa ni pe ohun wo ti e fe mo rara pe o dabere pe bi awon fe lo o mo lu mo koro yi ti won fe kun ati arabirin yen fe wa ni oro ohun o gba pe o ma fe omo ti bo ni gbagbo awon relationship to ti ni o se to jeun lowo to wa jeun lowo to won wo pe o fe fe we bi saya e to wa so nkan mi pe e je nfe o awu elewo to wole agbara tele pe si fa awon to gbo fun gba won o na ni 08055511110 07066771822 o la gbele wo to wole agbara elewo kale o
7: elewo kale sa
0: e kale ma
7: yes sa mommy are ti o pe lati jo kai ku se
0: e se ma
7: ta ni wa yin si o
0: ami ateyin na
7: e jo se ngbo mi ben
0: pa pelu yin mu gbo yin
7: okay sa fe ri ta kokon yin niwon igba to je pe mi ni ko bi apere niwon igba to je pe mi ni mo se baba fun lo to ile ko lo bi sugbon mi mo se baba fun ti mo wa so fun ti mo se eto mi ti mo wa ba omo wi ni ori ona pe orin ona ti o to ti mo wa bo omo wi ki ya na to support se ri gbogbo nkan beyin mi ni fi se ja o emi ma review si gbogbo nkan ti mo se yen boya mo so wo school ba fi sile ni san mo boya mo ra so fun ba fi sile ni se mo to titi ti ya ba wa so ri pe nkan ba ba ma ni omo te eyan ba le ba wi eyan ki to so tori be ti ya ba wa lohun lo o dabo ni to ba lohun lo tori akiri gbe lo ma n jiwe ibi te eyan ma n to pinbo so bo se ri niyan ko si ja lo titi nbe ko sa si ma ra se leyin ko fọ gbọ ọlọrun si
0: ẹlẹkẹjì kọ ẹ ṣeun ẹlẹkẹjì
7: yẹn náà kọ lọ ṣe bí ààrẹ. se fi won sile a ti riru e ko si nkan tutu lato won ti se ra won ti se ra ife de ti wora ko fi won sile kan ma se ti won lo olorun ti ko na niye ko lo wa fi omo rere gi ki won to ko si wahala ko si nkan temi le ri to be niye e se sa wa ni wa yin ki
0: o ambe o se won mi anointi e se ma
7: e
0: se ma
8: turn up your radio everybody
0: Georgie hello e kale o
9: Ekale.
0: Ekale sa o.
9: Ekale
0: sa. Eshe o.
9: Baba to fa lo so da to sile.
0: Okay, e ba da si bada tope.
9: Ba, seri ti omo yen. Nko ti mo le da si de ni pe seri baba yen o fi omo ati da yen sile. Ni bebi. Se ti o ba tun sile awon lo ma pada pa o.
0: Hmm.
9: Omo kekere ti o ti dada, ton na ni atiko yi, ton so pe you are not my daddy.
0: Hmm.
9: Seri pe o lo fa. Ya na tun so wa ti pe to ba do mo ti ti emi o se ni ma no be yen so mi o fowo si pe ko fe ya yen mo ra ko de ni ko tin ko to le se pe bo ya ko ma to jo mo mo yen bo tin so jo mo tele bo tin se everything tele bo tin so wo school awa ti pe ko ni se mo e ri pe ani ku lo wa be yen
0: hmm
9: so ni pa ti oko ati yawo ko pe e bi baba e bi ya ko pe gbo won papo kon de pe awon omo na ti kon de kon yan na oro yen laarin ara won tawon omo ba de ni won gba awon leyi wa mo to ba pe fere para won ni kon lo para won
0: ah kon lo para won ke se oro yen ri bako bako
9: ri bako bako ba ton ba ti so fun won pe okay ton so fun won okay baba se o possible iwo to je kun iru fe wo ni fe ni to fe se aburo
0: e le blame eru eniyan
9: omo
0: ti o mori ti o gbori ti ya o bi aya o so fun ri baba to wa lodo e na won so fun ri ko mori o ko ide wa gbo ah e no ah e foro rora yin now baby te dagbade bayi ke ko ide wa gbo pe ki baba te joru pe bi kokon po nkan lo bi yin pe ke kokon kelemi ko ide wa eni ko kokon gba bi eyan to ti len 35 years to ti temo to ti ke ko kokon gba ki lo nsele to tu jo kunrin o ki nso obirin o se mo to ti je poruko eyan to mo to ti mo lati kekere boya ko te ti po mo do kokon gba ti baba gan baba wa ri gan baba gan le baba gan mi o so okun da mo to ba pe ye tori lo fi wa da mo anyway ati gbo ti yin sa awon mo ni mo ni papa won no gbo e ba won no wa mo igbese to ma gbe e seun